ṣan ẹkún omi ṣan títí ó já sí àárín ọ̀nà odò lóhun lẹ̀gbọ́n ọ̀nà lóhun lẹ̀gbọ́n a ti rìn a kò rí ẹni sọ fún wa bóyá odò lẹ̀gbọ́n tàbí ọ̀nà ni o odò láyé ẹ̀rù òbodò ọjọ́ ti pẹ́ tí olódùmarè ọba adẹ́dà tó dá òkè tó dá ọ̀nà tó dá odò sílé ayé odò láyé omi lè nìyàn ẹ jẹ́ ká ṣe rere o ẹ̀rù òbodò.